0: ẹ̀bá wo àkọlé ẹ̀tù tò ní, a sọ wípé bó ti ṣe ń lọ, kí ni ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni. Ọmọládé, kí ni ọ̀nà àbáyọ pẹ̀lú bó ṣe ń lọ yìí? Ẹ̀yin náà rí pé kò sí ọ̀nà àbáyọ kankan tó wà, torí tá a bá wọ̀ tún, tá a bá wò sí, tá a wo wájú, tá a wọ̀ yìí, a máa mọ̀ wípé gbogbo ohun tó ń lọ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Nígbà tí iye wa ò tíì sí, tí Olódùmarè ò tíì fi ọ̀nà ìmọ́lẹ̀ tí ò tíì fi hàn wá, gbogbo wa náà lájọ máa ń wò wípé bó ṣe yẹ kó rí ló ṣe ń ṣẹlẹ̀ yìí. Tí nǹkan bá ṣẹlẹ̀, a máa sọ pé àmúwá Ọlọ́run ni Ọlọ́run ṣe sọ pé kó rí nìyẹn. Ṣùgbọ́n nígbà tí Olódùmarè tó wá ṣí wa níyè, tí ìjẹ́ èèyàn wá bẹ̀rẹ̀ sí ní padà, tá a kúrò nínú àkópọ̀ àwọn oko ẹrú, tá a gba òmìnira ara wa láti ogúnjọ oṣù kọkànlá 2022. Eléyìí ni ìmọ́lẹ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ ṣí gbogbo wa níyè láti mọ̀ wípé kò máa yẹ kíkíní yìí máa rí bó ṣe rí yìí. Àkọ́kọ́ ni pé ta ni ó ti ẹ̀mọ̀ nínú wa nígbà náà wípé èdè ni wọ́n fi ń pe orílẹ̀-èdè. Ta ló mọ̀ nínú wa ẹlẹ́ẹ̀kejì wípé bí wọ́n bá ti gba èdè èèyàn lọ, wọ́n ti kó yàn sí oko ẹrú ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìyẹn ni wípé tó o bá ti fi èdè ẹ sílẹ̀, tó o sọ èdè ẹ mọ́, ìgbà tó o bá ti sọ èdè ẹ mọ́, kí ni wọ́n fẹ́ fi identify ẹ gan pé orílẹ̀-èdè báyìí, ìran báyìí ló ti wá. Torí wípé èdè ẹ gangan ni ó máa ṣe àwòrán ẹ níbikíbi tó o bá lọ. Torí wípé èdè la fi ń dá ènìyàn mọ̀. Tó o bá wà láwùjọ níbi gbogbo ní ìsìn tí wọ́n bá ń sọ òyìnbó níbẹ̀, kò sẹ́ni tó máa bèrè lọ́wọ́ ẹ pé ń bo ló ti wá. Kò sẹ́ni tó máa bèrè lọ́wọ́ ẹ pé aráàlú wo ni ẹ. Ṣùgbọ́n kété tó bá ti rí ẹ tó sọ èdè ẹ níbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ojú gbogbo tó ń wò ẹ, wọ́n á wá wò ẹ dáadáa. Wọ́n á wá máa bí ẹ léèrè pé wọ́n máa rí lára àwọn tó ń wò ẹ yẹn tó máa bí ẹ pé ẹ má máa bínú. Arákùnrin wa tàbí arábìnrin wa, ibo gangan lẹ ti wá? Èdè yẹn ló jẹ́ kí wọ́n mọ̀ wípé èèyàn ni ẹ níbẹ̀. Èdè yẹn gangan ló fi ẹ hàn gẹ́gẹ́ bí alàyè láàrin èrò níbẹ̀. Èdè tó sọ yẹn, òun náà ló máa jẹ́ kọ́ mọ̀ wípé ẹni yìí yàtọ̀ sí wa lóòótọ́. Ìyẹn ni wípé èdè yẹn gangan ni sáńbọ̀dù àwòrán ẹ. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti gba èdè ẹ lọ, àkọ́kọ́ ni pé wọ́n ti gba ọjọ́ iwájú ẹ lọ. Ẹlẹ́ẹ̀kejì ni wípé wọ́n ti pa ẹ sáyé. Ẹlẹ́ẹ̀kẹta ni wípé o lọ́jọ́ iwájú. Torí ìdí tó ṣe ní ọjọ́ iwájú ni wípé ẹ jẹ́ ká fi àwa tá a ti kúrò nílé, tá a wà nílùú òyìnbó wọ̀nyẹn já fi ṣe àkàwé fún wa. Ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ wa tí ọmọ wa ò gbọ́ èdè wa, táwa náà dẹ̀ mọ̀ wípé àwọn ọmọ tá a bí yóò gbọ́. Ní gbogbo ìgbà a kì í sọ sí wọn, torí pé a ti mọ̀ wípé wọn ò gbọ́ èdè yẹn. Kí ni ìdí tá ẹ ṣe kí ń sọ sí wọn? Torí pé ẹ ti mọ̀ wípé wọn ò gbọ́ èdè yẹn. Ẹ̀yin náà wá wulẹ̀ tí ẹ gbìyànjú láti sọ fún wọn, torí pé ẹ ti mọ̀ wípé bẹ́ẹ̀ bá sọ èdè yẹn fún wọn, wọ́n máa padà máa bí yín ni pé kí lẹ sọ, kí lẹ wí. Ẹ ò dẹ̀ fẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kó máa ṣẹlẹ̀. Ẹ̀yin náà wá kúkú gbìyànjú pé wẹ́, ìgbà táwọn ti gbọ́ èdè yẹn, kò láǹfààní ká máa sọ sí wọn. Ọlọ́run má wá jẹ́ àrí kò ṣe dáadáa. Tá a bá wá ṣe bẹ́ẹ̀, tá a dàgbàdàgbà, tá a rebi àgbáre. Tí ò bá ṣe pé Ọlọ́run tó wá yọ wá ní ìsìn tó yọ wá kúrò oko ẹrú, tá a ti padà mọ̀ pàápàá pé oko ẹrú la wà. Tó ní tó bá wá ṣe bẹ́ẹ̀ tó tọ́ ọmọ dàgbà, tó wá dàgbàdàgbà, tó rebi àgbáre. Ẹ jọ ṣe ọmọ tí ò mọlé. Ọmọ tẹ́ ẹ̀ dá padà lọ sí orísun tó ti wá. Torí pé orísun yín gangan níbi tọ́mọ yín ti wá. Ọmọ tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé ẹ̀ látijọ́ tẹ ẹ ti bi èdè elédè ló ń sọ. Tírú ọmọ bẹ́ẹ̀ bá wá dàgbà tó bá dọjọ́ iwájú, tí àwọn òbí tó bí bá ti wá lọ tó ti kúrò láyé, ẹ jọ báwo lọmọ yẹn ṣe fẹ́ mọ ibi tóhun ti wá? Àkọ́kọ́ ni pé tó bá ti ẹ̀ mọ̀ lóòótọ́ pé àwọn òbí tó bí òun, wọn ò kí ń ṣe ara ibi táwọn ń gbé yẹn. Ṣùgbọ́n tó bá wá bí léèrè pé ibo ló ti wá gangan, ṣé ẹ mọ̀ wípé àwòrán èdè yẹn tí ò mọ̀ yẹn ò lè jẹ́ kó mọ ibi tó ti wá? Torí pé ede yin je gogo ni catholic ipere aye omo yen sugbon to ba je pe omo yen ni ede ye bi o ti e le so repete sugbon to le don gbo mu te so te ba so ede yin bo ba ti e wa je pe nkan kan wa sele lojo waju olorun ma jari ko se dada ti sele aburu ba sele ti o bi yen o si laye mo e ri wi pe beyan ba bere lowo iru omo be wi pe ni bo ni awon obi e ti wa ti o ba ti e fe wale lo ti o mo bo je fe wale lo ti won ba bere lowo omo yen wi pe ibo ni awon obi e ti wa iru omo be a le ro ti wi pe ah owo o ti gbogbo ara mo o sugbon won wi pe ibi ti awon obi un ti wa o won ma so ede ko ti won pe di yoruba eni to ba wa je yoruba to ba gbo a bo pe yes e jeun leleyi eni ti ise yoruba gbo to ba gbo ede yen lenu omo yen wi pe awon obi un pa o ibi to ti wa o ede yoruba ni won so nibe to ba je awon alaalu igbo to je awon alawe lede yi lo ba so ti won ba lo si ori google to ba google e to ba fi sibe la so wi pe iran wo lo so ede yoruba yi wọ́n a rí níbẹ̀ wípé democratic republic of yorùbá orílẹ̀ èdè yẹn ló ń sọ èdè yorùbá indigenous of yorùbá people àwọn ni wọ́n ní èdè yorùbá ṣàtìrí báyẹn wípé ọmọ yẹn lè padà lọlé ṣùgbọ́n ọmọ tí ò mọ èdè tí ò ti ẹ̀ gbọ́ èdè kankan lẹ́nu yín rí táyì gbogbo ò tí ẹ̀ jẹ́ kó mọ̀ tí ẹ̀ ti ẹ̀ gbìyànjú láti sọ sí tọmọ yẹn tó ṣe bẹ́ẹ̀ dàgbà tí ò mọ̀ wípé lédè mí yàtọ̀ sédè oko ẹrú tẹ̀ ń sọ ẹjọ́ tó bá dọjọ́ wájú ọlọ́màjàrí kò ṣe ohun táàrò kọlọ́màjọ́ báyìí táàrò jẹ tírú òbí bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tán bá lọ ṣé ẹ ti wípé ọmọ yẹn ti sọnù ló ń jẹ́ bẹ́ẹ̀ ó yẹn ti wá dájú wípé irú ìdílé bẹ́ẹ̀ wọ́n ti sọmọ nù nìyẹn ara bó ṣe ń lọ nìyẹn tá a sì ń ba bọ̀ tẹ́lẹ̀ kí olódùmarè tó wá yọ wá torí wípé kò sí ẹni méjì tó yọ wá lẹ́yìn ọlọ́run ọba ọ̀tọ̀ ni kọ́lọ́run fi ìdí nǹkan múlẹ̀ ṣùgbọ́n àwọn wo ni wọ́n di ìdí tí wọ́n sọ nǹkan yìí di iṣẹ́ pé ọ̀nkan kọ́lọ́run sọ yìí báwo ló ṣe fẹ́ wá sí ìmúṣẹ àwọn náà ni màmá wa mọ́dúpọ̀ nítìrí ìgbà tí ọlọ́run ṣe tán ta ló wá mu tó wá sí ìmúṣẹ gangan lẹ́yìn tọ́lọ́run ti ṣe ètò yẹn kalẹ̀ ẹni wo ló gbé jáde láti jẹ́ kí indigenous of yorùbá mọ̀ wípé ètò ọlọ́run fún wa rèé ìfẹ́ ọlọ́run fún wa rèé má jẹ̀mọ́ ọlọ́run fún wa rèé màmá wa mọ́dúpọ̀ nítìrí lọ́lọ́run lò ìdí nìyẹn tó ṣe jẹ́ wípé ní gbogbo ìgbà táyé bá ń jẹ ayé lọ́lọ́dúnmarè á máa bá wa dúpẹ́ lọ́wọ́ wọn torí màmá mọ́dúpọ̀ nítìrí ló jẹ́ ká mọ̀ wípé èdè ni èdè pẹ̀lú ohun tó fi kó wa sóko ẹrú torí pé èdè ni wọ́n fi ń pe orílẹ̀-èdè kò sí bó ṣe máa sọ pé orílẹ̀-èdè wà tí wọn ò bá ti ní èdè kì í ṣe orílẹ̀-èdè not a nation tí olódùmarè ti yọ wá tí wọ́n ń pè ní nàìjíríà ẹ̀ mọ̀ wípé kò sí èdè níbẹ̀ èdè tí wọ́n ń sọ níbẹ̀ èdè àjòjì ni àwọn wo ló ní èdè yẹn àwọn bìrìtìkó ló mú èdè wá ṣé bìrìtìkó jẹ́ ìran nàìjíríà rárá kò rí bẹ́ẹ̀ báwo wá ló ṣe wá rí ìyẹn lẹ́ṣẹ̀ máa mọ̀ wípé delusion pátápátá ni àrèǹjí àwọn abayé ẹni jẹ́ ni ètò láti ba yé àwọn èèyàn jẹ́ ni káwọn èèyàn má bàa ní ọjọ́ ọ̀la torí tá a bá wọlé yorùbá ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ìdílé bẹ́ẹ̀ ò tiẹ̀ sọ yorùbá mọ́ rárá ọ̀rẹ́ tẹ́bọ́ ayé ń dàrú o àmọ̀nà tètè bọ́ ẹ wo ìgbà tí arákùnrin yẹn ti sọ pé ayé ń bàjẹ́ ẹ wo yẹ tó ń ta àpò ìrẹsì nígbà náà nígbà tó kọ orin tí mò ń sọ fún yín tí wọ́n ní ayé bàjẹ́ ẹ wo yẹ tí wọ́n ń ta kẹ́ẹ̀gì òróró nígbà náà nígbà tí wọ́n kọ orin yìí tí wọ́n sọ wípé ayé bàjẹ́ ẹ ló ń gbọdọ̀ lè ń ra apẹ̀rẹ tòmátò nígbà náà ẹ wá wo yẹ tẹ́ ẹ ń rà nísìn ṣé ẹ ti wá rí wípé kò sí ọ̀nà àbáyọ kankan àfi kí gbogbo wa dìde ká lọ gbẹ̀tọ́ wa eléyìí tó jẹ́ wípé possess our possession kò sí ọ̀nà àbáyọ kankan o kò sí olóṣèlú kankan tó lè mú kí ara ó tù wá kò sí pátì kankan tó lè mú tìrọ abá ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni kò sí ẹnikẹ́ni tá a fi rán tó lè mú kí àlàáfíà àti ìgbé ayé rọrùn kó bá ẹ kí ń gba òmìnira o. Bẹ́ẹ̀ ni, àfi tí ẹrú bá dìde tó bá gbà rẹ̀, bí ẹrú ò bá gbà rẹ̀ lọ́wọ́ ẹni tó mu lẹ́rú, wọ́n mu lẹ́rú títí tó máa fi jáde láyé ni. A tún bímọ sínú oko ẹrú yẹn, ọmọ ọmọ ẹ̀ náà a tún dàgbàdàgbà sínú oko ẹrú ni, wọ́n á rì mẹ́ẹ̀ nínú oko ẹrú ni, generation to generation oko ẹrú náà máa wà, àfi tí wọ́n bá dìde. Àfi tán bá dìde tó bá gbára wọn. Mo wá fẹ́ sọ fún wa kí n tó parí sáta yìí. Yorùbá ló sọ̀rọ̀ lópòwe. Yorùbá ní aṣọ ìfà òkí ṣe é bọ́ o. Ní ọmọ bóyá ẹgbẹ́ òwe yẹn rí. Wọ́n ní aṣọ ìfà tẹ́ rí yẹn, aṣọ ìfà kì í ṣe é bọ́. Torí ẹni tó ń jẹ ìfà kò ní ẹ́bà bọ́ aṣọ yẹn. Ẹni tó ń jẹ ìfà kò ní jẹ́ kẹ́ ẹ bọ́ aṣọ lọ́rùn òun. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ ti ní lọ́kàn wípé ẹ fẹ́ gba aṣọ yín kúrò lọ́rùn ẹni tó wọṣọ yín. Ìwọ náà wá dúró nídúró pé ohun tó bá gbà òun ló máa fún. Tọ́rọ̀hun tó wọṣọ yẹn tó mọ̀ páṣọ tó ń wọ̀ yìí, aṣọ àlárì tó ń wọ̀ yìí, ìhun kọ́ lòun ni. Kò ní fẹ́ bọ́ o. Ṣùgbọ́n ìwọ tó ní aṣọ, ìwọ ló wà nílajú sílẹ̀ kí ti ẹ bàjẹ́ lójú ẹ̀mí. Ìwọ ni wàá wá pinnu torí pé tó bá ti lè dì wípé onílé ti ń sun ìta. Òwe ńlá ni. Bó nílé bá ti padà ó sun ìta, ó yẹ kó nílé yẹn bèrè lọ́wọ́ ara ẹ̀ wípé ẹjọ́ sí ọpọlọ wà nínú ohun tó ń ṣẹlẹ̀ yìí. Torí pé nígbà tí wọ́n tó onílé bá ń sùn ta, tí wọ́n tó onílé da láìnílé lórí, tó wá jẹni tó ń sunú mọ́tò, tó jẹni tó padà sí fíléèjì, tó ọdẹ ẹni tó ń sun abẹ́ bíríìjì, tó ọdẹ ẹni tó ń yá lẹ́gbẹ́, kó wáyé kó o bèrè lọ́wọ́ rẹ̀. Wípé ṣé ìgbésí ayé tó ń gbé yìí, tí ayé tiẹ̀ bá wá bàjẹ́ tó tó yìí lójú ẹ̀mí ẹ̀, báwo ni tàwọn ọmọ ẹ tó ń bọ̀? Ìdí nìyẹn tó fi jẹ́ wípé aṣọ ìfà ò kí ṣe é bọ́, àti bẹ́yàn bá ti náà bọ̀. Mi ò mọ̀ bóyá ń gbọ́ mi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, ǹjẹ́ ń gbọ́ mi dáadáa? Aṣọ ìfà kì í ṣe é bọ́ o. Àfi bẹ́yàn bá ti náà bọ aṣọ ìfà o. Bẹ́ẹ̀ bá ti náà bọ aṣọ ìfà, kẹ́ẹ̀jọ́ o. Aṣọ ìfà ò kí ṣe é bọ́ lọ́rùn ẹni tó bá wọ̀ o. Amúnisìn ò ní kúrò àfi bá a bá gba nǹkan ìní wa. Tìpá ti kú kù la dẹ̀ máa fi gbà. By fire by force la máa fi gbà. By fire by force la máa fi gbà. Tìpá ti kú kù. Wọ́n fẹ́ o, wọ́n fẹ́ o. Ó tẹ́ wọn lọ́rùn o, kò tẹ́ wọn lọ́rùn o, ìyẹn òkun àwa. Tí wa ní káwa ti gba ohun tó jẹ́ tiwa. Bóyá ni tá a fẹ́ gbà lọ́wọ́ ẹ nífẹ̀ẹ́ sí. Bóyá ni tá a fẹ́ gbà lọ́wọ́ ẹ ò nífẹ̀ẹ́ sí. Kò mà kàn wá ọmọ ládé. Tí wa ní ká a jáde. Ní ohun kan, ìfẹ́ kan ká lọ gbẹ̀tọ́ wa o. Bá a bá dìde ká lọ gbẹ̀tọ́ wa. Tàbí tá a jókòó ká ní ẹ, kò tiẹ̀ kàn mí, kíní náà tiẹ̀ yé mi, kò ní yẹ tó máa fi kú o. Torí pé kí ni, ikú ń jọ gẹ̀dẹ̀ ni, ó wá ń rèdí. Ikú ọmọ wípé ohun tóhun ń jẹ yẹn, òun ló bá ṣe. Wọ́n ní ikú ń jọ gẹ̀dẹ̀, ṣé ikú náà ń pè ni? Wọ́n dàpọ̀ ní ikú ń jọ gẹ̀dẹ̀, ikú wá rèdí ni. Ikú ọmọ wípé ohun tó ń dùn máa ń pa ni, bó ṣe rí nìyẹn. Ibi tá a dé yìí, àwa ni ká dìde. Indigenous of Yorùbá people, àwa ni ká a dìde ká a jẹ́wọ́ ọmọ ọkọ. Torí pé ọmọ ọkọ kì í ṣojo. Èèyàn lajú sílẹ̀, wọ́n léèyàn kì í lajú sílẹ̀ kí tàlùbọ́kọ̀ wọ̀ o. Ìran Yorùbá ẹ dìde o, ọbaládé ẹ dìde. Indigenous of Yorùbá ẹ dìde. Àwa oríṣàdá ẹ já dìde ká lọ gbẹ̀tọ́ wa. Bá a bá dákẹ́ tara wa máa bá wa dákẹ́ o. Bá a bá jókòó ká ní ẹja fílẹ̀, Ọlọ́run ló máa bá wa ṣe. Ọlọ́run ò ní bẹ́rẹ̀ wa ṣe léyìí tó wà tó kù yìí. Torí pé kí ni? Ọlọ́run fúnra ara ẹ̀ ó fi hàn wá ní gbogbo ọ̀nà wípé òun ò nílò láti tẹ̀tẹ̀ bá wa ṣe mọ́. Torí pé kò sí ohun tá a fẹ́ tọ́lọ́run ò ṣe. Ṣé oúnjẹ tá a máa jẹ nílẹ̀ Yorùbá lọ́lọ́run ò ṣe fún wa ni? Ṣé tá a bá tọwọ́ wa bá tẹ gbogbo ohun àlùmọ́nì wa? Tá a bá ta nǹkan àlùmọ́nì wa, ṣé àdídì fẹ́lọ́pù ilẹ̀ wa? Ṣé tá a bá ta nǹkan àlùmọ́nì wa, ṣówó ò ní wà lọ́wọ́ wa? Ẹ wo gbogbo orílẹ̀-èdè tá à ń sá lọ káàkiri àgbáyé. Ṣé ẹ mọ̀ wípé torí pé ẹ̀tọ́ wọn wà lọ́wọ́ wọn? lo nkan to je ti won won de tun lo nja lekun ohun lo kan won se bale o awa de ri olorun tun wa sore fa wa awa o need lati lo jale a o need lati lo ku eru eleru gbogbo ta fe pata olorun se fun wa nile yo ko si un ta ruwa ti o si nile yo ma fun wa ko si un ta fe da ti olorun oba o se fun wa se jala fe je ni o be lade omi wa se ile la fe ko ni awon nkan ta ma fi ko ile o wa lowo wa o wa ti ile wa bitumenta wa la ni o ta tin se taya lagbaye awa la ni odo wa na ti wa nko se wa ri pe ko sun tolorun o se fun wa olorun to wa sore fun wa debi wipe weda wa o tun se weda ti o da weda to da ju laye awon la tun ni ko si gba ti a mu nkan le ni ile yoruba bayi ta gbe nkan ti o wu ko si gba ti iro yoruba ta la fe gbe nkan ni ile yoruba o ko si sisin ta le gbe nkan ko de sisin ta le resi boya ran la fe sin ni o boya malu la fe sin ni o boya adiye la fe sin ni o ko ni sisin ko si gba to le sin nkan ni ile yoruba ko si gba to le gbe nkan ni ile yoruba ko si gba to le gbele ni ile yoruba ko si gba to le bere le kiko ni ile yoruba ko si gba to le se nrere ni ile yoruba a o ni season fun gbogbo nkan ti wa tori pe gbogbo nkan ti ile yoruba irorun lo pade omalade bo se nlo le gbo yen ko de si ona abayo kokon ju pe ka dide lo ona abayo kan soso to wa niyan o ohun ni ki awa indigenous of yoruba ka dide ka pawopo gbogbo nkan to ba wa laarin boya emi ati eni o abe enikan ati enikan ni iyan ko lo kan bayi o eja kokon lo gege bi eje kan lo ka lo to boju to ohun to ye ka boju to ka gba eto wa pada ka lafia ba le ba gbogbo o ki gbogbo mo lade lekan si mo ki gbogbo eyin ya wa baba wa o
1: to mo n fi asiko yin ki gbogbo mo lade patapata o ni ti leto ko leyin ode ni bi gbogbo ti e ba ti joko ti e ba ti n gbo mi mo ki wa dada pe akujo meji jo meta o be ni mo se pada wa dupe ni owo olorun fun ori ofe nlanla ti o fun wa lati le teti gbo eto yi lojo toni ba se wa dupe lowo olorun yi momo wa mo dupe la oni tire ya biola aki eyin gan dada fun ise takun takun te se papa julo bi e ti je ki o ma lade ko bo ni oku eru e se adupe ni owo yin ba se wa dupe ni owo yin na la ri awon okunrin obirin omode ati agba to je pe awon na se kini won se dada ti won ri wi pe o ma lade oye ko bo ni oku eru ti won ti tele yin leyin to gbogbo awon yan won yi o na la ki o e wo nitori ijoba akoko wa tori pe ibi ta na jena ibi ta ya na lo po tori na nko okunrin ati obirin ati omode ati agba to je o ma lade to to omo oko ile Yoruba chamase orile di Democratic Republic of Yoruba gbogbo won pata on le mi ki lojo ti toni o ah egbo ai sibe o na ni ai ba won da si o oro ti toni mo be ka fa pe orile di ka jo gbadun eto ti toni tori pe awon ologbon eniyan onimo eniyan oloye eniyan oni mo fe ba se to lojo toni tori wi pe ninu omi ogbon momo wa mo dupe lo nti re abela ona la wa ti mu ona la ti fe tuta ti mo ti mo yi pe ta ba turu re ta eyin eniyan won yi eyin no ri mu ninu re o e si wi pe omi ogbon to dara ni nitoto nitori na nko akole ti toni abi oro ti toni ti mo fe so o da leri eje ka pada si orisun wa o be ni ki la pe ni orisun tun mo si ibi ti nkan ti sun jade wa yala nipa ti omi tabi okun gege bi yoruba so pe okun ki gungungun ko ma ni bi to ti fa wa nigba ti o je wi pe okun ibi kan lo ti wu jade ibi to ti wu jade yen ti yan ba fe ri daju pe o n fe fa gbogbo okun yen tan ibi to ti wu jade gangan ni yo ti lo ge ti yo ti fa okun yen tan o patapata be na ni ti yan ba fe ri idi omi eyin o lo si ibi ti orisun omi yen gangan wa ibe ni yo ti pe orisun omi re o iyan nibi to tin sun jade tori na nko o ma lade gbogbo awa iran ma lade ti a mo si iran yoruba a ni orisun wa tele o tele ri tori na nko ke o to di pe awon amuni sinde oni iran ma lade ti wa tori pe olorun to seda gbogbo nkan patapata ko da papo eni to pon eko leyo kokan ko so pe ka jepo o ni ka je leyo kokan ni bi olorun si seda re niye tori na nko ta ba so pe kini tumo orilede ori ile ati ede o la npe ni orilede o be ni iran alade ti tin se kini tin se ijoba re ko to ri pe awon amunisin de nipa ogbon etan ayin eke ati ayin ipada ti awon amunisin fi wole si omalade lara tan fi ko wa si inu oko eru tan fi ti owo wa bo inu sagolo so ma ni won ba agba ti a ti dupe lowo olorun pe mo wa mu dupe olorun ti reya biola won ti gba wa kale kuro ni oko eru o nkan to ku fun emi ati yin o na ni pe ka pada si orisun wa kini orisun wa orisun wa orisun wa re o ede wa o wa nbe o e ma gbagbe ni ibere mo so fun aye pe ede bayi o ni opo mu lero ede si ni o la fi nda orile ede kankan mo tori pe a ni ede a de ni ile wa o tumo ti pe orile ede ni wa be ni won ba agba ta wa je orile ede yen dandan ni fun emi ati lati pada si orisun wa yi be ni ta ba so nipa asa ti ise iran malade o nbe nbe o si asa iwo so ni ka so ni yen ni asa oge sise ni ile yoruba asa oge sise ni ka tenuma ni abi asa isomo loruko abi asa igbeyawo abi bi ase nse gbogbo awon nkan lori ranran be ni ile o malade ta ba so nipa ise wa yen ni iwa si wa o o malade ibe lati ri iwa omo loabi ni ara wa be ni iwa omo loabi o malade loni tori na nko awon orisun yi ti a si nbe mo o lo nfi ya je wa be ni oni fi ya je wa o ni o je ka ri eto wa lo o lo je ka so ije niyan wa nu ije niyan omo loabi iwo omo loabi wa o lo je ka so nu o papa julo esin wa o nbe nbe o ma alade ti mo bi se npe olodun tele kila npe lesin esin to ma si ona ta ngba ba olorun soro be ni o ma alade si ni ona to ngba ba olorun soro tele e ti wa ri o ta wa mo nisin wa de ti won ti owo wa bo so lo ta wa so yi pe o ma alade a mo si mo ibi ti mo wa soro lo re o fun gbogbo ma alade to ngba me bayi ti a ba ri pe ogo wa yi dandan ni fun wa lati lo o tumo ti wi pe a pada si orisun wa a so mo ma so lori eto ke se wi pe boya awon eyan wonyi amunisin wonyi an ko ni won da wa be ni won ti ba wa ninu igbadun se bi my calling so be pe ohun ba wa ninu igbadun ki lo de o ma lade o la ti wa ninu igbadun ati njaye wa a nje gbogbo nkan to wu wa ko si o le ko sa toro je ibi ti ba fi owo re si laye atijo yo ba nbe be ba ntaja yin legbe titi laye atijo te ba kowo te ba ko okuta kale te fi le nbe te fi owo okuta yele lori te fu te pe iye tin taja mi re o e je mo pe ngba te ba pada de en to raja yin yo ko oja yo fowo le yo fi okuta le lori e se bambe o ma lade iwo omo loabi yen o jile ni gbogbo igba na ko si olosi ko si atoro je se ba wa mu ni se de ni won da nkan ru ise tolorun da niyan o nti olorun se niyan ke se eniyan lo se olorun lo gbe kale be olorun lo so pe o ma lade o ni jiya olorun lo so pe o ma lade yo ma joro ni eda kun ti wa lo de ta mu ni se wa towo bo o nti olorun da ta wa ni le se keni ta ni le le won da run ipe mti olorun da o le towo bo yi ile ise nigeria ke si orilede be ni te ba fe mo pe ke si orilede e so fun won o nibi ti an ba wa nibi ti an ba tin te tin gbo mi kan te ti inu won be ni kan te ti inu won kan fi ma gboro ti mo nso yi kan wa so fun ara won pe e je ka so ede kan ki won ma so ede ge si ede eru won ki won ma so kan wa mu ede kan ninu ede won kan wa ma so boya yo bara won mu tori pe olorun to pon eko fun onikaluku wa o ti pon lototo ko kaluku ma so ede re ko wa ni orile re be olorun se se da re kilode tawon eniyan wa towo bo nti olorun da tawa ni le soro tawa ni le bi won le re pe kilode o nti olorun da ni yi eyin o ma lade gbogbo e ja pada sori so wa e je ka pada si orisun wa tori pe won mo amuruko la nti re bela won so wi pe orisun wa yi yo ju igbadun ta o je ni orisun wa ta ba pada be won ni nisin igbadun ta je yo ju tateyin wa lo ah ah mi te mo ranti daada lori kore ipe o ma alade be eyan jade loru okan ri o bale be eyan jade loru okan ri o bale ke se yi pe boya pa ha bo ni se se le aye mi bo ni se se kini be ni ni ta ba so nipa ti eto abo o daju ngba na ko si ajinigbe ko si apaniyan ko si ole jija ko si atoro je won ti ba nkan je awon amunise won ti ba nkan je o ma alade e pada si orisun wa atunse nu o atunse niyan kemi ati ka se kini ka dide ka yari wi pe a pada sorisun wa bọlọrun se da wa a fe pada be orisun ti olorun gbe kale fun wa a fe pada si be atoda ni teniyan atoda teniyan ta n so yi oni le ise nigeria atoda ni yin eyan lo da yin awon amunisin lo da yun awon amunisin lo da yun le ke se olorun lo da awon amunisin lo ko ile ise nigeria jo ke se olorun be ni ke se olorun o nti olorun o se dani to nti ya inijo ma je eyan ya ni ma fi je eyan tori na nko o ma lade omo oko to to ni mo n ba soro lojo ti tuni e pada si orisun wa Benny, a Yapada, Chorizoa, Casoipe, Awa Moko to Tor, Awa Sekini, Giama, Silabe, Elisa and Gina Botulacuma. Ah, say Mamma Mudukola, what you be one day, Benny, you put every one day, go back by Yetima. Bẹ́ẹ̀ni gbogbo àgbáyé òun ni wọ́n ti mọ̀ yí pé ọmọ aládé ti bọ́ ní òkú ẹrú àti di olómìnira bẹ́ẹ̀ni àti di olómìnira ọmọ aládé gbogbo àgbáyé ló mọ̀ iléeṣẹ́ nàìjíríà gan mọ̀ torí pé kò sẹ́ni tí ò gbọ́ kò sẹ́ni tí ò mọ̀ nú wọn ìka mọ̀ pé ká lòun ń ṣe òun wọ ẹni tí ó sọ mọ̀ ni ẹ sì já sọ fún wọn ká sọ wípé àwa o àti ṣetán àwa ti ṣetán láti ṣe kíni padà sí orísun wa torí mọ̀mọ́ wa sọ wípé tí a bá ti padà sí orísun wa yìí wọ́n ní ìtàtẹ̀yìn wa yẹn wípé kékeré ló máa jẹ́ ìgbádùn tààtù wa jẹ́ tí ọlọ́run tó ti pèsè lẹ̀ ó ju ìtàtẹ̀yìn wa yẹn lọ ẹ̀yìn kìlà tó wà ń dúró ṣe máa gẹ́gẹ́ bí ọmọ ọkọ torí pé ó do tó bá ti gbàgbé orísun rẹ̀ òun náà ni máa gbẹ yín náà ní ń fa ìyà tí ń jẹ ọmọ aládé káàkiri tó fi wá jẹ́ wípé ọmọ ẹlẹ́ran ó wá ń jẹgun ọmọ aláṣọ ó wá ń wá kìsà ẹ wo ẹlẹ́kọ̀ọ́ tó pọn ẹ̀kọ́ kò ní ajẹ́ pọ̀ ẹ já padà sí orísun wa kókó ibẹ̀ ni ọmọ aládé tó bá jí ọmọ ọkọ lóòótọ́ mo ti ń sọ̀rọ̀ ìwọ náà lè sọ fún ẹnìkejì rẹ ìwé padà sí orísun rẹ èmi kọ́ mo ti padà sí orísun mi ẹ já jọ padà sí orísun wa ohun tí a lè ṣe nìyẹn gẹ́gẹ́ bí ọmọ aládé ẹ ṣeun tẹ̀ ń gbádùn wa.
2: A kí gbogbo ọmọ aládé kààbọ̀ sí orí ètò tòní a pe iṣẹ́ ìrànwá kò ní sí wa bẹ́ẹ̀ ni kò ní rẹ̀ wá lágbára lọ́wọ́ ọlọ́run látorí ìkànnì àjọṣe gbogbo wa ibẹ̀ la ti ń gbọ́n sókè fún àwọn ọmọ aládé. A sì kí wa kó rere àsìkò yìí a kó ayọ̀ àsìkò yìí orílẹ̀-èdè ọmọládé ó ti dúró. Orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá Ọlọ́run ti gorílẹ̀-èdè wa fún wa Ọlọ́run ti ṣìyanu fún wa ta ni Ọlọ́run lò fún ògo àti ìyanu látó ṣẹlẹ̀ láyé ọmọládé yìí. Màmá wa Mudúpẹ́ Ọlá onítìrẹ Abiola màmá ìran Yorùbá màmá ògo Adúláwọ̀ màmá iṣẹ́ adúpẹ́dúpẹ́ lọ́wọ́ yín fún iṣẹ́ takuntakun èyí tẹ́ ṣe fìràn ọmọládé láti kó wa jáde láti gbà wá kalẹ̀ lọ́wọ́ àsopọ̀ burúkú àsopọ̀ ìparun àsopọ̀ okú ẹrú Nàìjíríà tí ń ṣe orílẹ̀-èdè tí wọ́n ń pè lórílẹ̀-èdè. Màmá adúpẹ́dúpẹ́ lọ́wọ́ yín Olúwa yóò máa tan agbára yín ṣe Olúwa yóò máa tó okun yín ṣe ọláṣẹ Ọlọ́run ẹlẹ́dùnrún lẹ́ẹ̀kan sí a kí gbogbo wa káàbọ̀ sí orí ètò tòní kí má tún gbà wá lásìkò àkọọ́lẹ̀ ètò tòní ó dá lórí wípé ọ̀dọ́ ni ògo orílẹ̀-èdè tó bá ní ọ̀dọ́ ni ògo orílẹ̀-èdè kí leléyìí túmọ̀ sí ọ̀dọ́ ọmọládé lọ́kùnrin àti lóbìnrin lọmọdé àti lágbàáwa ẹ̀jẹ̀ ká súnmọ́ bí kájọ wá fetí gbọ́ ìyàwó ọ̀rọ̀ kájọ ṣe àgbéyẹ̀wò àkọọ́lẹ̀ ètò nítorí kí ni ó ṣe pàtàkì lábala bí tá a dé yìí torí kí ni ọmọládé ti lórílẹ̀-èdè títí àti kò lábẹ́ Nàìjíríà láìpẹ́ láàrin jìnà a máa bẹ̀rẹ̀ torílẹ̀-èdè wa Ọlọ́run ti ṣe ìyanu Ọlọ́run ti gbà wá àgbáyé ti mọ̀ wípé orílẹ̀-èdè òun ni Democratic Republic of the Yorùbá tí ẹnikẹ́ni ò sì lè yí padà tẹ́nikẹ́ni ò lè jiyàn má jiyàn má yẹ̀wù ní oore tí Ọlọ́run tó ṣe fún wa ní àsìkò yìí. Gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ mò ń sọ̀rọ̀ nípa wípé ọ̀dọ́ ni ògo orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá rí orílẹ̀-èdè tó ń ṣiṣẹ́ tó ń lọ bó ṣe yẹ kó lọ tí ìmọ̀ ń sọ̀ kalẹ̀ tí ọgbọ́n sọ̀ kalẹ̀ tí òye ń sọ̀ kalẹ̀ kí tí ìtẹ̀síwájú tó ń dé bá orílẹ̀-èdè ẹ lọ wo àwọn ọ̀dọ́ yẹn ǹjẹ́ wọ́n rí ògo wọn lò lórílẹ̀-èdè yẹn ǹjẹ́ wọ́n rí ìjẹ́ ènìyàn wọn lò lórílẹ̀-èdè yẹn tẹ́ ẹ bá ráwọn orílẹ̀-èdè lágbàáyé lẹ́ni tá a fi ń sá káàkiri à ń lọ sí Amẹ́ríkà à ń lọ sí London à ń lọ sí Canada à ń lọ sí gbà ń lọ sáwo torí pé kí ni àwọn ọ̀dọ́ ọbẹ̀ ààyè gbà wọ́n láti lo ìjẹ́ ènìyàn wọn ni ààyè gbà wọ́n láti lògó wọn ni ó làwọn ọ̀dọ́ tá ń sá lọ ló ṣe ń rẹwà ló ṣe ń dára sí i. Àmẹ́jẹ́ ká ṣe àgbéyẹ̀wò méjèèjì síra wọn ká wo ibi tá a ti kúrò àsopọ̀ okú ẹrú Nàìjíríà tọ́lọ́run ti yọ ọmọládé kúrò tó dá padà sórílẹ̀-èdè títí wá. Ẹ jẹ́ ká wo àsopọ̀ Nàìjíríà ọ̀dọ́ mélòó ló jẹ́ ògo orílẹ̀-èdè. Ìgbà tá a wà ní kéékèèké wọ́n máa kọ́ni wípé ọ̀dọ́ ni ògo ọlá ọ̀dọ́ ni kinní kan ọ̀dọ́ ni gbọ́dọ̀ láwo ó di ọ̀dọ́ mélòó tẹ́ ẹ ti rí láàárín ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà ò lè sọ̀dọ̀ níbẹ̀ tó kíni àgbékalẹ̀ yẹn wọn ò fàyè sílẹ̀ fún ọ̀dọ́ láti rí ògo ẹ lò. Ó lè ṣe ni wípé àwọn bàbá tó tẹ́ wọ́n ti darúgbó tó ẹ kọ́ ti wà nínú pálọ̀ wọn kọ́ ti máa sinmi kọ́ máa bá àwọn ọmọ ọmọ wọn ṣeré ẹ máa sì máa rí wọn wọ́n á sì máa dúpò torí pé kí ni àwọn ni wọ́n yàn síbẹ̀ láti bá yí ọ̀dọ́ jẹ́. Wọ́n mọ̀ọ́mọ́ òkú àwọn bàbá yìí sí ipò lábẹ́ Nàìjíríà tí ń ṣe nation ni láti máa fi bá yí ọ̀dọ́ jẹ́ ni òun ni wọn ò ṣe fún àwọn ọ̀dọ́ láàyè láti débi gíga tó bí kí ni wọn ò fẹ́ kí ògo ọ̀dọ́ kó yọ àti wípé àgbékalẹ̀ kejì tá a mọ̀ sí Northern Nation Nàìjíríà won gbe kale fun iparun ni won o gbe kale ko sise fun enikeni awo odo la se ro pe leni igbesi aye ta ngbe kin se igbesi aye to te wa olodun pe kini abi agbe kale ta ti bara wa ni amo olodun ti se fun malade olodun ti yo wa ku oni be amo agbodo se agbeyewo meji sira won ka ba le mo wipe asiko ti olodun to sore tutun fun wa awo odo malade awo odo mo IYP agbodo dide tan lati lo ogo wa a o gbodo gba kenikeni ko fun woro wa sa ti wipe olodun te ti wa sore fun wa gan labe agbe kale ohun itosona malade labe agbe kale ohun imole wa o wa nbe pe odo lo ma siwaju odo lo ma dari eto rilede DRY se wa ri pe olodun si de fun wa looto ni dede igba yi ni dede asiko bi mama wa se ma so fun wa yato si igbesi aye iran igbesi aye ti o te wa olodun ta gbe nigba ta wa ninu Nigeria ti odo ma lo sile iwe to ma lo fare ijiya odun merin odun mefa ni to ma fi kawe won pada kawe on ton ko si se ton ma fi se awon obi to wa daamu ti won se lala e ma ri obi mi a lo ma sise biri so pe ni to ro fe san owo ile wi omo e ma ri awon obi mi won ma lo ya owo to won tan ma owo lapo abi ki no npe won ma lo ya pupo to pe kini ko mo ko ba le je eniyan ninu aye won atu yawo nton won ti ni owo san e tun ma pe won obi mi won atu ma fun won se yeye won ma fun won se leya lo ni pe won lo yawo ko mo won ko le kawe ko le je eniyan ka wa wa so fun wa iru obi ton fi se leya ton pe lo yawo lati ro mo lo sile iwe ko mo le je eniyan iru omo yen ti wa de le iwe ton ko tu wa ri se se ejo iru ipowo lo bi yen ma wa o lo se pe le ni labi agbe kale not a nation opolopo odo lo je wi pe abi awon obi won lo si wa obi lo si nbo won obi lo nra so si won lorun imi gozo to pe won ti dagba oni lati gbe yawo abo oni lati lo oni lati loko awon obi na na tun gbo bukata omo ati yawo atoko oni se pe leni awon iya wa awon baba wa won fi won sinu idamu se pe awon obi se pe o ye kan ti lo ma simi to e kan ti lo fokan bale wi pe awon ti sise ka ma jeri omo agbe kale keji o je o gbogbo obi to sofa lori omo agbe kale keji o je ko roje omo je won wa so awon odo di jati jati won so aye awon odo di radarada aye odo oni timo labe na to ni so ton pe ni Nigeria o wa di pe odo awon odo to e kan je ogo orilede labe na to nation won wa di idamu orilede ibe le ti ma ri awon odo to je ori won o ti ju nkan kan lo awon odo pin ni sin to ti lo sogun owo to ti lo koju bo nkan ti o ye kon koju bo awon nkan ta won obi to bi won gan ti won o ti koju bo awon odo yi ti lo koju to kini awon na fe je niyan won fe tegbe laye gbogbo awon enira nko la mo party la koja la be agbe kale not a nation agbe kale keji e to se agbe kale o ku eru tolorun ti ya o mlade ko ni be awon enira nko lati la koja amo pe wa ni fun olorun wi pe ni abalabi ta wa leni odo malade lokunrin ati lobirin labalabi ta wa yi e je ka mo ka gbo wi pe gbogbo nti mo tin so pa la koja labe not a nation yi gbogbo inira idamu yowu ta tin la koja fodin di ogorun odun o le ta tin la koja mo fi ayo so fun wi pe ni abalabi ta wa yi o ti di itan ni waju awo malade gbogbo idamu isoro ta ti le ta ti la koja labe Nigeria o ti di itan ni aye awo odo omo alade a o tun jiya ma o tun rare mo olorun ti se fun wa olorun ti tan mole ogo wa asiko te mi ati eyin ta ma ri ogo wa lo ni ile yoruba ohun leleyi tori pe kini agbe kale tutun agbe kale keta yi e ta mo se divine blueprint wa ire lo ko wa fo malade o olorun ti lo mama mo dupe ola oni tire ya bi ola mama ti korede fun awo odo malade olorun ti lo mama mo dupe olorun ti ya bi ola mama ti ku ayo idunu ifokan bale wa fun awa aya wa baba omo alade ni ile yoruba awa aya wa baba otura re mo to pe kini awon mo won ma lo sile iwe won a ri sese won le toju wa baba se nje igbadun lodo awon omo wa be la tun ma je igbadun labi orilede wa orilede tun ma se itoju awa obi so de pe ayo wa ayawo obi o ti di meji ni waju olorun ni ile yoruba oro temi mo kun yabara soda awo obi ni ka ba mo pe awa na ni igbadun ta ma je ni ile yoruba amo oro toni awo odo lo ba wi ni isita ta mo pe ati wa lorilede titi wa T'Olorun ti lo mama wa fun wa nje ati wa setan lati fi ogo wa han ni orilede DRI bi awo odo lokunrin awo odo lobirin nje ati setan lati lo ogo wa labi orilede Democratic Republic of the Yoruba nje ati setan lati gbe ogo wa kale to mo gbogbo malade lo logo ko si omalade ti o logo ko si omalade ti o ni talent Olorun da wa tan ni ninu gbogbo eya ninu gbogbo iran ni agbaye oto ni to malade ara orisirisi lo wa ninu wa asiko ta ma ri ogo wa lo ni ile DRY ohun leleyi o ogo ta o ri lo to useless labe Nigeria not a nation asiko ta ma la won ogo yen leleyi o aimoyi ogo to useless to wa wasteful ni Nigeria omo labe ko ni ri be o ni ile t'Olorun to se fun wa yi ogo wa la ma ri ogo wa lo ko sogo to ma useless ko to go ti o ni sise ni ile Yoruba iwo to le pe ah mi ma ni talent iwo loro be o Nigeria de ko ma ni gbagbo wi pe o ni talent o ko se en to ti o ni talent ko se Olorun ni ile Yoruba ti o fun ni ebun titi e asiko ta ma gbe ebun wa kale leleyi asiko ta ma gbe mi wa kale leleyi o la se pe akesi awo odo si wi pe awa logo orilede DRY o orilede tu ta ma sese bere lati ipinle sese wa aide moye nkan agbekale wa so fun wi pe a o no nkan un se pelu ohun ti awon agbe awon amunisin ti won ti gbe kale a o lo nkan un se pe lagbe kale keji gbogbo to lewu to ti ma to se le ma produce ni agbe kale keji a o ni nkan kan se pelu e ogo tutun le talent tutun le gbo ta ma gbe talent wa kale lati so orisirisi nkan ko to ta fe se ni le Yoruba ma ri se o fe lo le iwe ni o fe ni le iwe o fe se business ni aye wa fa wa indigenous Yoruba people lati ya wo labe awon asoju wa lati sowo ko so nta fe se ta o lo ri se ni le Yoruba so mo fi asiko pe awo odo wi pe igbo tun lo de yi o asiko tun lo tete mi ati iwo ta ma ri ogo wa lo labe orilede DRY ka pe si okan wa sile ka pe si ara wa sile lati sise fun orilede wa ka kon sa won ise meta tenko bo tan se ni Nigeria ra lele yato ise ifokan bale to lowo lori ohun la ma se labe orilede DRY ise to wa to wele da wa ko si pa lo sile wa a lo kose doctor a wa lo sise POS ire oni se ile Yoruba o ise to wa tin wa ma dun si ohun la ma se amaraye fe bo ba se wu wa amaraye lo ogo wa bo ba se wa ile Yoruba eniko oni pa na ogo bo se npa na ogo ni Nigeria not a nation eniko oni pa na ogo ile Yoruba ohun ti mo so ni wipe Olorun ti gbomolade Olorun ti tu wa sile Olorun ti lo mama wa modupe ola oni tireya bi ola lati gba wa lowo oku eru Nigeria sopo buruku to nba ni laye je ati pada si orisun wa nibi ti emi ati wo ta ti ma ri ogo wa lo odo lokunrin odo lobirin nje ati wa setan lati lo ogo wa nje ati wa setan lati tan mole ogo wa ta ba to tomolade ebun wa talent wa oye wa imo wa ka ma mura sile lati gbe kale ni ile Yoruba ko le tan mole ogo wa ko le sawari ogo wa best ni ko le tan imole orilede DRY lekosa wodo mo npe akesi wa e je ka pada wale Olorun ti se wa lo odo malade awura re mo e ta won odo wa ti won rin ajo lo sa won ile okere ti iya nje won nibe iya ojo malade mo gbogbo wa la ma ri ogo wa lo ni ile Yoruba gbogbo wa ma ije ni wa lo ni ile Yoruba so pe ni Olorun ti gba wa Olorun ti se wa lo re ati bo lowo operu omalade e je ka mu kamera sile odo malade ka wa ni gbaradio lati lo ogo wa lati lo ebun wa ati talent wa e se lopolopo e ma ba wa kalo.